yóò afẹ́tọ́ pé afẹ́nà àyíyásù ìmọ̀ àgbàtẹ́yìn nǹkan ta ilẹ̀ tó apẹ́nẹ́ amẹ́kẹ́pọ̀lọ́mà nǹkan yìí michel tóẹ̀gá kẹ́yìn àfijá kó wọ́n flagbo agbẹ̀dẹ̀fù ẹ̀sán ní yọ́nà mi bye bye.